0: Vous êtes sur Bip Radio et nous vous en remercions. Bip Radio, 106 FM à Cotonou.
1: Ẹyin tèmi mi ò mọ tí yín o ṣùgbọ́n tí mo bá sọ̀rọ̀ wọ lórí ẹ̀rọ alágbèéká tí kìrìtì mi bá tètè tán inú aṣọ máa bí mi tàbí kí n fẹ́ wo nǹkan lórí ìkànnì ayélujára kí dátà mi sì tán ìyẹn sì tún máa múnú bí mi gan ṣùgbọ́n o nígbà kan nìyẹn o báyìí lọ́dọ̀ọ̀sẹ̀ tíṣà wọ́n fún ẹ ní àǹfààní tí kò lẹ́lẹ́gbẹ́ pẹ̀lú owó péréte lórí fọ̀fẹ́ top up and collect illuminate àti my nisa gbogbo ẹ̀ ló ti bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú àǹfààní tí kò lẹ́lẹ́gbẹ́ wọ́n sì ti ra fọ̀fẹ́ top up and tó sì máa sọ̀rọ̀ lọ láì bẹ̀rù pẹ̀lú ẹni tí ó pè ra fast collect onígun mẹ́jọ péré tó sì wà lórí whatsapp video story pẹ̀lú àǹfààní gbígba kásánsán sesmo tó bá sì wù ẹ́ kó o jẹ ìgbádùn ní falala gbọ́ra illuminate oní àpò márùn-ún tí ó fún ọ ní ṣìgá mọ́kànlá ó lé díẹ̀ láti máa ṣe gbogbo nǹkan tó wọ̀ ọ́ ǹjẹ́ ẹ̀yin tèmi ìrọ̀rùn ti dé báyìí kò bá àwọn àǹfààní yìí ẹ tẹ 1229 DS nísinsìnyí tàbí kẹ lọ sóyí super apple wa celtics ìdá ọgọ́rùn-ún sí ọgọ́rùn-ún ni mí.
2: Wa zogbe kwe eyin bineto oton e nou gege notin bono gbledo toutan do walo barabara e beto alo sekou budile non soro te bono izando alianu eyin zogbe ton le we kwe afo o kogo waje kwe afo o konu kwenye go livi do kuropo nou oton ewe izan do diyo nou teme teme e mede mede renk ble nou esbe sin kwe yo e kwe afo o konu kwantan go me on livi apode jeji ewe inkwe e yike zogbe Ben kuyoye, do kwa glenu me edele sin kuduo, uve devwe devwe timbo su, babo gege desu, ve doto kwe mitonle, azuzono, edu toto kwe bo doto kwe aiba, zogben kwe, doe gled aline onjiye, do maha maha, kwa mitonle me, ablu, edu adje khanele me, do alianu, zogben tonle, engble utuwe, no iton, bayina jayi yo, edu rando khale me, evoa, renu teme teme, azo, wa bodunu, gege non kwa kwa, do walo gle gle edele sin ye kame, edekle, do me jele esbe sin alianu debu e me debu regble e so ina blu me kerewe e no dome doa luo be betaton e we no regble nundo mo mi gbonu manopo bo yan khedo alianu teme teme e no itombo mi no mo zogben zando kwelegbe ji esbe aso ato kwene yon gwe tonle do kamiton zanpo kizepo
3: Résultat du deuxième tirage, double chance, 0,75/26 du lundi 11 mai 2026, 14h, Loto Fortune. Zone A, 5 premiers numéros, 69, 27, 67, 50, 42. Zone B, 5 derniers numéros, 78, 85, 90, 10, 53.
0: Radio 106 FM Cotonou.